àwọn òwò tí ó lè kó bá ẹni tó lè kó àrùn bá ẹni kọ̀ọ̀kan wá tí ó sì lè kó àrùn bá àwọn ìdílé wá. Ìlànà rere ni pé kí a gbá àwọn ìdọ̀tí wa jọ ní àwọn igbá ìdọ̀tí kí a sì fi lé àwọn tí wọ́n ń kó àwọn ìdọ̀tí lọ́wọ́ tí ojúlé iṣẹ́ ta mọ̀ sí SJDS náà nígbà tí wọ́n ti ń gba àwọn àdúgbò wa gbogbo wa lápapọ̀. Ẹ jẹ́ kí a dábòbò àlàáfíà wa àwọn agbègbè wa pẹ̀lú ìgbẹ̀yìn ọlá àwọn ọmọ wa. Bí ẹ bá fẹ́ mọ àwọn ọjọ́ tí wọ́n ń gba àwọn àdúgbò láti kó àwọn ìdọ̀tí wọ̀nyí tí ojúlé iṣẹ́ ta mọ̀ sí SJDS, ẹ pè wọ́n lórí ẹ̀rọ ta mọ̀ sí 01 89 90 09 àbí èyí tí a mọ̀ sí 01 40 42 90 99. Ẹ tún lè pè wọ́n lórí ẹ̀rọ WhatsApp ta mọ̀ sí 01 90 90 09 pẹ̀lú ojúlé iṣẹ́ ta mọ̀ sí SJDS. Ẹ jẹ́ kí a kópa nínú ìmọ́tótó ìlú paraku àti ẹwà rere rẹ̀.